0: अमेरिका का किते आवी आ कोया तेरा ताई ने कि अमेरिका ए हो मा मे पा के ता ता ता नो हो मना के ते पे हा तेरा पाची ए ता ता मा ना इरे ना तो
1: ए रुआ ना वाची आ
2: को गा फेचु के ते रंगी ए
0: ने सिनो आ ता तेरा वाची ओ ते पाइरे तेरा वाची हे आ ता पेरे ओ हे हे आ ता ना ते मौरी में ना हे ए वा ए हे ना ते Nā te iwi Pākehā. Nō reira, e hua mā, e hua mā, whakaronga mai ki aku kōrero tsiri-siri. Me Pākehā ke tā mātai noho, kai konei ke te huarahi anga whakamua mā tātou.
3: Kia ora tū hoi.
0: Nō reira, mana aia, hokuna wetahi atu hū.
3: Kia ora mana aia.
4: Kōrero.
2: Auwe, auwe. Hei aha, ke hoki te huru, te huri ki te ao Pākehā. O huruhuru. Hei aha, ke te ao Pākehā. Me Māori ake tamatau noho. Tā te mea, kua pokea katoa tātou e ngā rauemi, e ngā momo, tapu tapu rā weke weke e te Pākehā. Me hoki atu tātou ki te nohonga o te iwi Māori.
4: O te one one.
2: Ki te one one a tika ana, ki ngā mara kai, ki ngā mea e whakaora ia tātou.
4: Kei te noho hōtera.
2: Oh, hei aha te noho hōtera, e hoki atu anau ki te noho Māori atu, ki runga i te papa, te noho marae ki roto i te whare. Hei aha noa, ka mahana ake ina noho koe ki te taha o hoa, ne? Ka mahana ake, ka makariri koe ki te noho me tōko tahi.
3: Wāhu!
4: Kōrero tāine, kōrero!
3: Kia ora rawa atu manaia, ke kaha koe kei ana.
5: Kāre makariri te puna wai.
3: Hei aha te pōta e me haere Māori mai. Māori bara tō tai aha, kaore he muramura. E hoa mā, peka mai ki tēnei taha, kei konei ko ngā pōtai. Kia kaua e whakawhānau ko ngā miriona.
0: Tika hoki.
3: He nui te pūtea ka tuku atu. Kāre he oranga roto i tēra. E hoa mā, peka mai ki te ao mārama. E kite ai koe i ngā papa mā o te whenua. I te mā o te papa o ngā kāinga, o ngā wāreti. Hara mai ki te ao mārama. Mau pōtai. Hara mai.
5: Ai.
3: Hei aha. Oh. Iti te kupu nui te kōrero.
4: Ah, iti te kupu.
6: Te tere hoki o te kōrera kōrero. E kare mā kai te tino pauri te ngākau i enei kōrero ka tukua mai e koutou. Fire pans, kai whakau i te whakaro Māori. Me tō kōrero mai me Pākehā ke tātou. Hau, we kāroha hoki ngā tauira o ako. Rātou e whai hāre ana i te ao Māori. Me te rongo hoki e tētahi pau o te ao Māori e kōrero pēnei ana.
5: Karamai me.
6: Tūhoe, tūhoe. Ka aroha o tātou marae. I ako e rere ana ki Amerika, ka noho tonu mātou ki ngā marae. Hei ahi ka, ai, te ao Māori, te whare Māori. Ka aroha hoki. Inā ka hoki, ka hoki ake kautou, ka hoki atu kautou ki o kautou. Ka inga, ka noho ki hea ki hōtera. Ngā marae, ka hanga marae. Ka noho makariri o kautai marae, ka aroha hoki. Whānau, e te whānau. Me ātu pakarongo kautai. Koenai tonu te ao mārama e hika. Kai hakoe e noho ana. Kai te hōtera e whakarangiru ana i o whakaro, ne. Nō reira, kai te tino whakaheau i wēnei. Pahu pahu e roho ana.
2: Kia ora
6: e hoa. E tēnei taha, hoki mai kautai ki ngā tikanga, ngā whakaro, me te noho. Te Māori, i tēnei aohau.
5: Kia ora. Pere, e pere.